0: onírúkẹ ń gbádùn wa gan lẹni.
1: À ń gbádùn yín
2: olóòtú. À ń gbádùn ara wa gan. Ah, in fact, quiz ta ṣe yẹn ó lágbára.
1: Àwọn kan, àwọn ṣá ń dọ́gbọ́n ṣá.
0: Gbogbo ẹ̀ náà wúrúwúrú to the answer. Ẹ tó bá mọ̀wé ló mọ̀wé.
1: Rárá.
2: Wàbí ẹ tó bá mọ̀wé ló mọ̀wé.
0: Because
2: èèyàn tún lè mọ̀ yẹn náà. Either way ni, ẹ tó bá mọ̀wé ló mọ̀wé. But ẹ tó bá mọ̀wé náà ló mọ̀wé.
1: Ó tún mọ̀wé.
2: Sókè ọmọ méjèèjì ni.
0: Lẹ́tà wo la máa múlẹ̀ ni? Àwọn èèyàn kọ lẹ́tà púpọ̀ sí wa. Àwọn lẹ́tà yìí ti ń pọ̀. Olóòtú olóòtú ṣe yìí dán. Ó yá kí ló ń ṣẹlẹ̀? Tó bá lè tó tẹ̀ bá lè ka èmi lè ka.
2: Ẹ ká fún wa. Ó ṣe mí ní kàyéfì ni. Nǹkan tí mo rí nu kinní náà.
0: Ẹni yìí sọ pé òun fi owó ránṣẹ́ sí ilé. Bí ṣe 15,000.
1: Ṣe dollars ni àbí?
0: Naira. 15,000 naira 15k. Ẹni yẹn nígbà tẹni ẹ wá gbawó yẹn ẹni ẹ wá send ẹni message pé ṣe big money tó sọ pé òun máa fi ránṣẹ́ lélẹ̀ẹ́ ni kò pẹ́ ni òun wá gba message látọ̀dọ̀ màmá òun tó wà nílé pé ẹni tó ń fowó ránṣẹ́ sí pé wá kí òun ó dẹ̀ fún òun ní 15,000.
2: Tọ́
1: ìyẹn
2: lágbára ìyẹn ni pé dánwò yẹn padà.
1: Ẹ ó dá padà ni.
0: Ó dá padà ni.
2: Kò tún wá kò ṣe dá padà síbi tó ti wá. Kẹ́ tó lọ fún màmá. Kí màmá lè rò pé bóyá ó ń tọ́jú òun.
0: Mo fẹ́ fi kan ọ̀gbẹ́ni yìí lọ́gbọ́n náà
1: ni. Ó fẹ́ fi gun lára
0: ni.
2: Ṣó ṣiṣẹ́ owó sí lápò ni.
1: Pride náà ń pè yín.

0: owó ìsowó
1: tí a bá lọ jí owó yẹn
2: aṣẹ wọn
1: tí o bá lọ jí owó yẹn it doesn't matter.
2: Aṣẹ wọn ni nǹkan tí wọn Nàìjíríà náà
3: nǹkan tí wọn díẹ
2: ṣùgbọ́n ẹjọ́ ọ̀rọ̀ owó yẹn gangan kọ́ là ń sọ sí ìwà torí ìgbà táwa ń gbọ́njú dàgbà nǹkan tẹ̀mí rántí ṣá o wọ́n bá fún ẹ ní nǹkan bó ti òwò kó rí tó ẹ pé òwò pé ó kéré sí nǹkan tó yẹ kán fún ẹ
3: wàṣà ìdúpẹ́
2: wàá dúpẹ́ o lè lọ sí yàrá kó má kún ọ kó sọ̀rọ̀ pa ẹni ẹ burúkú lẹ́yìn o ṣùgbọ́n lójú ẹni yẹn wàá ṣì kọ́kọ́ dúpẹ́ náà
3: gbogbo àwọn values yẹn ti lọ
2: kó má lọ o kó má lọ nǹkan tó ń sọ wádìí ọmọlúàbí nìyẹn
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ tán máa fún yín ní wọn kọ bọ̀ǹgbà yẹn ṣe ló máa dàbí ẹni pé owó ńlá ni
3: ìyẹn àdọ̀bálẹ̀
1: wà á dọ̀bálẹ̀ 50 kọ bọ̀ǹgàn ìgbà tó yá láwọn ẹ̀ sọ pé owó yẹn ti kéré jù ìpè bóyá kan máa bàtà bẹ̀rẹ̀ sí fún yín 1 naira 2 naira owó ńlá ni nà ó
2: ẹ̀rọ tí 1 naira ni pépà
3: olóòtú ọ̀la nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí wọn bá sọ pé máa fún yàn ní big money
2: ojú ẹ ti fẹ bóyá bí 100,000 ló retí
3: 100,000 gan kiri bí 500
2: 500,000 ṣe owó sí lápò ni
1: ṣe owó ni
3: 500,000
2: that's $500 about
3: ẹni yẹn ṣe
1: ni yẹn ṣiṣẹ́ nílé
3: iṣẹ́ ni ẹ̀ ń ṣiṣẹ́ nílé kò wọ́n kọjú àwọn kan sọ pé kí ni káwọn á ṣe
2: kí
3: ni kan ṣe
2: ṣàmọ pé
1: a kàn ní nǹkan tèmi á rọ pé kó ṣe ni pé kó kàn dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn pé o ṣe ọ̀rẹ́ mi
2: òkú
1: ànáwọ́ sí màmá o
2: àbùsí o
1: àbùsí èdùmarè o
2: ìyẹn checkmate in fact olóòtú ẹ ti gbà tán checkmate nǹkan tó yẹ olóòtú ọlá ẹ kú làkàì.
3: No checkmate ni ẹni tó lọ fún màmá ẹ padà lówó ṣe nǹkan tèmi sọ
2: nìyẹn ìyẹn kọkọ ni checkmate checkmate ni pé kó wà pé kó ní o ṣe o
1: ṣe
2: o kú náwó màmá
1: o
2: àbùsí èdùmarè
1: bẹẹni
2: ìyẹn gọgọ ni checkmate pé o ṣètò fún màmá lówó
1: nǹkan tó wà bẹẹ ni pé ẹ gẹẹtẹ o fún yàn lówó pé kẹni yẹn kó fi ṣara rin di ẹni ẹ wá lọ fún màmá yín ṣe rí kó ti padà sọdọ yín ẹni yẹn ló lose.
2: Ó ní
3: òun ló pàdánù
2: òun ló lose
3: ó jọ ọmọ tí yóò sọ pé mo ma fail mo ma fail mama de ok na mo ma fail
2: orúkọ ta ló wà lórí pọ́ńtì sórúkọ mi ni
1: orúkọ
3: ẹ ni so yeah nǹkan tó ń ṣe nìyẹn well ok
2: àbí ṣebí òwe táwọn yorùbá sọ tó súnmọ́ kẹ́ni pé ọmọ tó bá ní ìyá ò ní sun òun gan ò ní fojú kan ara ẹ ló ń ṣe
1: pàpà ń para ẹ ó lóun pàjá ni
3: ogun okay kí ló máa ṣẹlẹ̀ sí friendship wọn kí ló máa ṣẹlẹ̀
1: kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí friendship
2: a continue ni a continue náà ni wọn máa wojú ara wọn náà ni
1: kò tí ẹ ní pé wọn kàn ń ṣe ó ti ṣe tọkàn ẹ ẹni ẹ dẹ ti lọ fún màmá
2: ó dẹ ti dúpẹ́ tú ti gé fọ
1: kí ló tún fẹ́
2: equation balance
1: nǹkan tó kàn lè ṣẹlẹ̀ ni pé ẹni yẹn lè wá má bèrè owó lọ́wọ́ ẹ̀ mọ́
2: àti òun ló gain
1: ó lè má bèrè owó lọ́wọ́ ẹ̀ mọ́ which is okay
2: olótú ṣe ríro àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọn nítì jù
3: bóyá ká tẹ̀ wá sọ̀rọ̀ nípa kí àwọn èèyàn ṣe máa ń rògbé owó kan pọ̀ ní abroad pé iṣẹ́ mọ̀ and kò yé wọn pé kò sí owó tí èèyàn bá ní ní abroad tó jẹ́ pé kò ń ṣiṣẹ́ fún
1: ó ṣiṣẹ́ fún ni o
2: iṣẹ́ nìkankan ni ẹ jẹ gan lólò
1: fẹjẹ rọ ni
2: agbe night agbe money
1: tó bá délé kò ṣe pé o lọmọ ọdọ kì í ṣe pé o ní kí ni ìwọ ló máa lọ ibiṣẹ ìwọ ló máa sóúnjẹ ìwọ ló máa fọṣọ
2: wàá gbá wọn mọ
1: wàá fọ mọtò
2: wàá
1: tún lè ṣe
2: a lọ sọjà.
3: But iná wà omi wà ọ̀nà ṣe tààrà
2: ṣùgbọ́n kì í ṣe pé àṣìṣe náà
3: tó tọ́ ni ṣá
2: owó orí tà ń sọ
1: nǹkan ṣọmọdé
2: ni ṣọmọdé ni taxation ni
3: kò sí escape
2: 40 cents in the dollar
3: ó pọ̀
2: tó òyìn náà lẹ́ ń ṣiṣẹ́ fún nǹkan tó mi ṣe wà náà nìyẹn
3: nǹkan táwọn èèyàn wá kàn rò bí owó yẹn kàn.

0: wà yà send owó àwọn yóò tẹ̀ ní sọ even kan sọ kan tẹ̀ sọ pé wọ́n dúpẹ́ wọ́n tẹ̀ ní fẹ́ dúpẹ́
1: wọ́n kankan tó máa sọ fún wa ní moral alert o
2: ó tán bí pé mo rí
0: moral alert
2: ìyẹn ni moral alert o ìyẹn ni ọpẹ́ sí
1: ìyẹn lọpẹ́
2: ẹ mú nǹkan tí mo tiẹ̀ wá rò bá ti ń ṣe ń sọ̀rọ̀ yìí mo rò pé ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣé kì í ṣe àwọn èèyàn wa gan tó ń gbé lókè òkun ló ń fà á fọwọ́ fà torí mo mọ àwọn kan tó yẹ pé tán bá lọlé credit card owó credit card náà fi lọlé wọ́n ṣe máa náwó bi pé ìjẹ́ aṣọ òṣòro wọ́n ń hùwà bi pé àwọn ṣiṣẹ́ fowó yẹn
0: àwọn náà big manism nǹkan tẹ́mi ń sọ nìyẹn
2: so nǹkan tó jẹ́ káwọn tó wà ń lé kọ́ máa rò pé
0: ìkà ni tó ti lọ abroad mi ń pé ayé ẹ̀ dáa ju àwọn èèyàn tó wà ń lé lọ
2: ìyẹn ìkọ́ rọra
0: ìgbéraga yẹn ti pọ̀ jù pé máa rí mo máa fi owó bẹ́ẹ̀ jẹ́ ó tẹ̀ ṣẹlẹ̀ ó wà nù news now fútbọ́là kan tó ń rìn owó ńlá tó ń play fún nàìjíríà àmì owó gidi nílá
2: ó sọ fún
0: ọ̀rẹ́ pé ó máa send owó sí tí kò send ẹ̀ ní $5,000 ìyẹn dẹ̀ ń bínú
2: kì í rẹ́ ẹni tó máa fún mi ní $5,000
1: ó bínú nígbà tó send five
0: pé gbà tó ń sọ pé òun máa send owó sí tóun fẹ́ bẹ̀rẹ̀ business òun rò pé $50,000 ló máa
2: ṣe $5,000 tó bẹ̀rẹ̀ business ni kí ló fẹ́ ṣe fẹ́ máa talé.
0: So ẹmọ kan tún máa ń bá wọn máa ń bá
1: olówó
0: calculate owó
2: owó olówó dùn náà
0: ó dùn náà ó dùn ká
1: wọn ti gbàgbé pé òun náà ní bùkátà
0: ó ní bùkátà
1: ó máa sanwó ilé ó máa sanwó iná ó máa sanwó gbogbo
0: ó máa sanwó tax
1: ó dẹ̀ tún ní àwọn mìíràn tó jẹ́ pé òun gan tọ́jú
0: bẹ́ẹ̀ni tó gan ò ní mọ̀
1: nípa
2: bẹ́ẹ̀ni ẹni jẹ́ mọ̀ pé béèyàn bá ṣe ń lówó sí nígbà mi àwọn nǹkan tó wọn máa fẹ́ràn náà ló ṣe wọ́n sí
0: ọ̀rọ̀ àwọn sí ó yàtọ̀ so kì í ṣe pé irú káàtì gbogbo èèyàn ń wà ni òun máa wà àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó yẹ yín so nǹkan tá a sọ fún náà ni pé kí lẹ sọ checkmate kó dúpẹ́ lọ́wọ́ ẹ ó ṣe gan ni
2: ó kú ànáwọ́ sí màmá
0: tó ń tọ́jú màmá wa màmá gbogbo wa kúkú
2: ni màmá gbogbo wa náà ni
0: màmá gbogbo wa kúkú
2: ni àbùsí ẹ̀dùnmarè láti ṣàdúrà fún
1: mi ni wà surprise ẹ pé wọ́n ti jọ lọ lé tí ìyá gan ti so oúnjẹ fún wọn rí
2: àìmọye
0: àìmọye dáadáa
2: so ẹ kó náà máa tọ́jú ìyá tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀ ni ẹ má fi wá lẹ̀ o
1: but a kan mọ pé irú yẹn ó kàn ṣe bí ìgbéraga díẹ̀ wà nbẹ̀ àti àìmọ̀re
2: àti bóyá ìlara gan
1: ìlara
3: Hi, I'm Adrian Schrinner, Lord Mayor of Brisbane. Winter is a great time to get outside and enjoy the best of Brisbane, no matter your budget. Our suburbs are home to more than 2,100 parks and playgrounds for families to explore for free all year round. Over the next 12 months, we're investing more than $117 million to upgrade parks, playgrounds, shelters, barbecues, paths, toilets and lighting across our suburbs. So pack a picnic, visit your local park and enjoy more to see and do close to home.
4: A, B, D, A, F, G, B, P, E, G, K, L, M, N, O, O, P, R, C, S, T, U, W, Y. Bẹ́ni Yorùbá ṣe rí ọ̀gbẹ́ni. Bẹ́ni Yorùbá ṣe rí. Bẹ́ni Yorùbá ṣe rí ọ̀gbẹ́ni. Bẹ́ni Yorùbá ṣe rí. Bẹ́ni Yorùbá ṣe rí ọ̀gbẹ́ni. Bẹ́ni Yorùbá ṣe rí.

0: àjọ ti sáré lọ.
1: Máa gbádùn ara wa gan àtijọ́ jọjọ́.
0: Àbí calm down. Lónìí
2: àti wá ń lọ nìyẹn àbí.
0: A ti ń lọ nìyẹn o. Ojú ọ̀tọ̀.
2: Kí ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ni.
0: Ó ti dọ̀sẹ̀ tó ń bọ̀ ni.
1: Ẹ jẹ́ ká tún ṣe eré ìdíje yẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Mo gbádùn ẹ̀ torí mo fẹ́ na mo fẹ́ gbégbá orókè.
2: Ẹ fẹ́ gbégbá orókè.
0: Èmi ò máa ṣe quiz master.
1: Máa fi àwọn ìbéèrè ránṣẹ́.
0: Ẹ tó bá win ló máa bá mi. Torí mo win nílé.
1: Irọ́ èmi ni o. Èmi ni mo gbégbá orókè.
0: Oh my God. Iwọ kọ́ ló gbégbá orókè.
2: Tó ẹ má wọrí.
0: Ẹ wo ẹ ní ọ̀sẹ̀ tó dá torí kò sí nǹkan tó ń bọ̀ látòkè.
3: Tílẹ̀ ò gbà.
2: Ó dàbọ̀.
1: Ó dàbọ̀.
0: Kọ́lọ́n wà pẹ̀lú yín. Ó dàbọ̀.
1: Ó dàbọ̀. Pàdé mi.